sọfọsúlàdé planet àkọkọ mẹ bó dóyà wọn nílá àwọn nílá tọbọ nsọsọ àwọn ní gọgọrọgọ òwú dúdú sọńdókò òwú dúdú gẹlẹlẹ òkú mọnimọni àjá mọnimọni nkankan blé nkankan blé nkankan blé ẹ gbàjẹ òkè làwọ.